Ọlọ́run ni. Ìjọba ti ní wọ́n ti sí ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀rọ fún wa. Omi àwọn tó lè gbà ọ́ ní ìdámájẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́fún Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Confidentially, pe ta le wa. Yes. Won da lohun pe Jesu ti Nazareth ni. O wi fun won pe emi ni yi. Aha. Ẹni ti o fi han. O pelu won. Order meji o emi ni yi e mo fe ke ma tele mi ka lo. Yes. Won bi seyin won subulule. Yes. O to bi won lere le keta te ta le wa. Emi ni yi bemi le ba wa je ka won ti o mo nkan kan nipa mi o mo lo a fe beere agbara olohun ka to lo idi ni pe eni ta fojujo eni temi semele eni ti gbogbo oluso aguta tajire ti nbe bi semele eni ti awon akori ti nkori semele eni ti eyin gbogbo te du semele o na ni Jesu Oluwa. Ohun tá a dẹ̀ fi ṣe mele ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubúlulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀. Láì pẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlùmọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Ṣé gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò kí láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀. Bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára. Ọ̀fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọrí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yóò mọ̀ bá.
1: This is Apostolic Flame Radio reaching the world with the message of Christ.
0: Bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mí kan tí mo bá pàdé mi ò tí ì lílú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣágbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn lóò tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

Ìbàdàn, àwọn tí o bá ti submit lásẹ̀sì wọn, ẹ wá submit ẹ̀ kí agbo mẹ́wàá ó tó lò. Bí bẹ́ẹ̀ kọ́, ìwọ ló máa ṣiṣẹ́ yẹ fúnra rẹ. À ń tún lọ láti lọ gbà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó ti fún wa láti ìjẹta, kò ì tí ì rẹ̀ láti máa fún wa. Agbára rẹ̀ sì pọ̀ láti fún wa. Láàrin ìṣẹ́jú bí máa ń dógún síbí yìí, àwọn bàbá wa, olùṣọ́àgùntàn àti ajínrere akilolo láti ìwò, àwọn ni yóò máa darí wa láti tún gbàgbé ọwọ́ Ọlọ́run. Ẹja pàtàkì wọn fún Jésù Olúwa bí wọ́n ti ń bọ̀. Ẹja máa pàtàkì fún Jésù Olúwa.

0: Ẹjádúpẹ́ ìdájọ́ ẹjádúpẹ́ orí ọ̀fẹ́ láyé.
1: Let's give thanks for this great grace.
0: Bàbá àti iye wa lórúkọ Jésù Olúwawa. Tí o ti kọ́ rí ẹ máa sọ pé Ọlọ́run gbọ́.
1: Àánú
0: ẹ̀sìn ìṣẹ́. Báwo ni mo ṣe bímọ Ọlọ́run gbọ́?
1: Àánú
0: ẹ̀sìn ìṣẹ́. Lọ́wọ́ Ọlọ́run gbọ́.
1: Àánú
0: ẹ̀sìn ìṣẹ́. Ẹ sọ̀rọ̀ yìí.

0: Olúwa gbìyànjú à ní orúkọ Jésù Kristì Olúwa wá.
1: Mo rò pé a gba iná tuntun.
0: Àbílẹ̀ ìyàwó sí fẹ́fẹ́ yá.
1: O yẹ kí àmì yẹn kó jẹ́ àmì
0: yẹn tuntun. Ìyá oṣù mi fi. Olúwa gbìyànjú à ní orúkọ Jésù Kristì Olúwa wá.
1: A tún tẹ̀síwájú.
0: We are proceeding.
1: Ó pọ̀ lọ́wọ́ Ọlọ́run tó fẹ́ fi fún wa.
0: Many are in the same way that is going to give prayer.
1: Àwọn bàbá wo olùṣọ́gun tàti ajé ìrere ṣọlá yẹn yóò tún máa bọ̀ láti ìlà.
0: Àbúrò àwọn ènìyàn máa yẹ ṣe ẹ wù kọ́ńtò ní fún wa.
1: Ọlọ́run tún fẹ́ lò wọ́n láti pín fún wa.
0: Use our population.
1: Láàárín ìṣẹ́jú máa ń dógún.
0: Èrè 15 minutes.
1: Nígbà tí aago mẹ́wàá bá ń kọjú ìṣẹ́jú márùn-ún máa gbà
0: lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni.
2: Hallelujah.
0: Hallelujah.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: I give thanks.
2: Tó ní iṣẹ́.
0: The house was.
2: Ẹni tó dá ayé àti ọ̀run.
0: Nígbà kí lọ́gbọ́n náà.
2: Ẹni tí gbogbo agbára ń bẹ lọ́wọ́.
0: He has all power.
2: Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá.
0: I also thank our fathers.
2: Lórúkọ Jésù Olúwalá.
0: Jesus.
2: Máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́.
0: We will find them and they will leave us.
2: Gbogbo èèyàn ní borí yín sá.
0: All my colleagues, I appreciate you.
2: Amen.
0: Amen.
2: Yọwọ́ rẹ báyìí.
0: Wave your hands like this.
2: Yọwọ́ rẹ sí Ọlọ́run.
0: Wave your hands to God.
2: Yọwọ́ rẹ sí Ọlọ́run.
0: Wave your hands to God.
2: Hallelujah.
0: Hallelujah.
2: Mo mọ̀ ìgbé tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní olóòótọ́.
0: I know if you are a minister of God truly.
2: Tó jẹ́ agbára Ọlọ́run Ọlọ́run ló fi ń ṣiṣẹ́.
0: We work with the power of God.
2: Sátani máa lépa rẹ̀.
0: Satan will pursue you.
2: Tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni ọ́.
0: Ìtúrú rẹ̀ jẹ́ ní oṣù
2: Ọlọ́run. Tó jẹ́ agbára Ọlọ́run ló ń lò.
0: I only work with the power of God.
2: Sátani gbọ́dọ̀ lépa rẹ̀.
0: Satan will seek after you.
2: Ó gbọ́dọ̀ lépa rẹ̀.
0: Satan.
2: Nígbà tó dẹ̀ wá lépa rẹ̀.
0: Wẹ́ẹ̀ ìsìnkìlá
2: sí òkú rẹ̀.
0: Àyà fẹ́ ká.
2: Òun tó bá ní oṣù.
0: Ìwọ́n
2: rẹ̀ náà wà. Ìwọ́n rẹ̀ náà wà. Ìwọ́n rẹ̀ náà wà.

0: ìránṣẹ́ Ọlọ́run.
1: If you are a servant of God,
0: ti Ọlọ́run lò,
1: God is using you,
0: ti iṣẹ́ rẹ̀ sì ń tẹ̀síwájú,
1: and what is proceeding,
0: Ọlọ́run tì í lẹ́yìn,
1: God is supporting you.
0: Dájúdájú ẹniyẹn ní Ọlọ́run.
1: It is sure that you are God.
0: Ẹniyẹn ní Ọlọ́run.
1: We have assurance that you are God.
0: Ọlọ́run alógúngbòngbò mi, ó ní Ọlọ́run.
1: You are God that can.
0: Kí ni mo lọ ṣe?
1: You are God that can swallow
0: me. Ọlọ́run tó máa ń gbé ogun.
1: God has swallowed
0: me. Ọlọ́run mi jẹ́jú sókè.
1: Gbogbo ìbéèrè tí
0: wọ́n. Gbogbo ìbéèrè tí wọ́n gbé dé mi lọ́sẹ̀ yìí.
1: Pásá.
0: Wọ́n ní Olúwa gbé mi.
1: Wọ́n swallow me bọ̀.
0: Olúwaṣẹ́ gidi, Olúwa gbé mi.
1: Ṣé bọ̀?
0: Ogun ayé mi.
1: Part of my life.
0: Tó ń lépa mi ní gbogbo ìgbà.
1: Kò sí ní every time.
0: Nínú iṣẹ́ tó pè mí sí.
1: Ìdúwọ́n
0: lọ
1: swallow them up.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Àwọn bàbá wa ní Ọlọ́run.
1: Our father has God.
0: Wọ́n ní kíni.
1: He has God.
0: Wọ́n ní Ọlọ́run.
1: I know he has God.
0: Wọ́n náà dẹ̀ mọ̀.
1: I go go
0: see. Wọ́n gbàdúrà.
1: You are here to pray.
0: Adébíláyọ̀. Àtúpadà láyọ̀.
1: Ṣé o fi fi mi?
0: Ọlọ́run wọn ló ṣe bẹ́ẹ̀.
1: It is God that has done this.
0: Ọlọ́run wọn ló ṣe bẹ́ẹ̀.
1: It is that God has done.
0: Ọlọ́run wọn ló ṣe bẹ́ẹ̀.
1: It is that God has done this.
0: Ní àkókò tó dẹ̀ sí bẹ̀rẹ̀.
1: And the time we started.
0: Gẹ́gẹ́ bí ìpayí ìrírí àgbà.
1: As a great.
0: Ọlọ́run dánwò àìdára.
1: God has set
0: us. Ọlọ́run tẹ̀síwájú.
1: God is blessing.
0: Inú ayé mi, inú ayé rẹ̀.
1: In my life, your own life.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: Tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́.
1: Tumi.
0: Èmi mọ òtún wọn náà bá mọ.
1: I know you as
0: well. Lóòótọ́.
1: Bàtúni.
0: Ọlọ́run alógun gbọ́dọ̀ mi.
1: Bàbá wa
0: kò wá.
1: Isi na wa
0: bi. Ó lè ṣiṣẹ́ lọ.
1: Mo fẹ́
0: kó pariwo kan.
1: Kò sọ
0: mi. Ibi tó wà.
1: Yàrá
0: bá yọ. Bí sàtúnṣe
1: ń lépa
0: rẹ̀. Agbára rẹ̀ dẹ̀ ń da sọ. Ìmọ̀ rẹ̀ ń lò po. Tó bá jẹ́ bẹ́ẹ̀ tó mọ̀. Mo mọ̀ pé mo mọ̀ o. Ọ̀rìwọ̀ ìyọ́lúwọ̀ lọ́dọ̀. Ìdàdà. Ọlọ́run ológun gbogbo rẹ̀. Ọlọ́run tó ń gbogbo rẹ̀.
1: Ìdàdà.
0: Ìdàdà.
1: Amen.
0: Mo mọ̀ pé ajé ìrere ni ọ́.
1: Àgbẹ̀gbẹ̀ la gbẹ̀gbẹ̀.
0: Ọkùnrin inú rẹ̀ ò tí kú.
1: Ìjà ti sẹ́yà.
0: Ọ̀rẹ́ mi kú.
1: Ẹ̀kú ló ń bẹ̀.
0: Ṣé báyìí?
1: Ṣé kí ọ̀bọ̀dì?
0: Ṣé bẹ̀ dáadáa?
1: Ṣé kí ọ̀bọ̀dì?
0: Sọ pé Ọlọ́run. Sọ pé Ọlọ́run.
1: Amen.
0: Tó máa ń gbé ọkùn mi.
1: Yàtọ̀.
0: Bí ọkùn ayé mi.
1: Ṣọ́lọ́ rẹ̀ bẹ̀ tù.
0: Ṣé bẹ̀ dáadáa? Ibẹ̀ lọ fa ọ̀rẹ́ ti máa jáde.
1: Ṣàtìlú àdì àárọ̀ òní.
0: Ibẹ̀ nìṣe yẹn ti máa já.
1: Ìlú àti báńdé ju bí mi.
0: Ṣé bẹ́ẹ̀ dáadáa?
1: Ṣé bẹ́ẹ̀ dáadáa?
0: Ohun tó bá ní o ṣe.
1: Bẹ̀bẹ̀ rẹ̀ yẹ
0: sí. Ni o ṣe. Jẹ́jọ́ pariwo sọ pé. Ọlọ́run.

0: mo fa ilé ṣe oyada oyada oyada oyada oyada
1: jesu mo fa ilé ṣe lórí ayé mi lórí ayé
0: mi lórí ayé mi jesu olúwa wa ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradá.
1: I said I want to feel you.
0: Any tongue let me talk about that other.
1: I want to show myself.
0: Don't you know who are? Who are the culaji?
1: Yes.
0: Baba shall let me go in the morning with Shuro. Ẹni tó ń lé mi tó fẹ́ pàkà dáradá sọ bẹ́ẹ̀. Ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradá. Ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradá. Hey! Bọ́jí lọ wúlọ, òun wá fẹ́ púlájì. Bàbá ṣàlẹ́ ni kò ní bá nínú ìṣòro. Ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradá.
1: Amen.
0: Yọ́ méjèèjì sókè.
1: Ṣébi-ẹ̀fẹ́s.
0: Ènìyàn tó ń lépa ògbó rẹ̀.
1: Ṣébi-ẹ̀fẹ́ sí ẹgbẹ́.
0: Mo bá rí àmì ṣe.
1: Amen.
0: Ọwọ́ Ọlọ́run máa dá jókòó.
1: Ṣébi-ẹ̀fẹ́.
0: Ọlọ́run máa dá jókòó.
1: Ṣébi-ẹ̀fẹ́.
0: Amen. Ní ọwọ́ ọ̀tún rẹ̀ sókè.
1: Ṣébi-ẹ̀fẹ́.
0: Gbàdúrà kẹta.
1: Ṣébi-ẹ̀fẹ́.
0: Ẹ̀mí mímọ́.
1: Holy Spirit.
0: Ó yá tọ́nà sí mi lára.
1: Tọ́nà
0: sí mi lára. Tọ́nà rẹ̀ sí mi lára. Iná tó tó ṣiṣẹ́
1: yìí.
0: Olúwa tọ́nà sí mi lára. Bí ọwọ́ ọ̀tún rẹ̀ sókè
1: dáadáa.
0: Olúwa tọ́nà sí mi lára.
1: Ẹ̀yin
0: ayé rẹ̀ pariwo.
1: Ẹ
0: pariwo. Ó ní olúwa ń sún àrá. Olúwa ń yà ọ̀wọ́ iná. Olúwa ń yà tutù. Jẹ́ kí òun rẹ̀ mi gbogbo àgbègbè yìí. Bí ọwọ́ ọ̀tún rẹ̀ sókè.
1: Ẹ̀mí
0: mímọ́ tọ́nà sí mi lára.

0: ọmọ rẹ àtàwọn tó ń fẹ́ ọ lórúkọ Jésù ẹ ò ní ṣubú ọ. Bàbá olùwàkọ̀bẹ̀ yìí rọ̀. Olùwàkọ̀bẹ̀ yìí rọ̀. Olùwàkọ̀bẹ̀ yìí rọ̀. Tuntun táyé yín yọ lórúkọ Jésù ló máa pọ̀ sí
1: ọ.
0: Ẹni tó ṣàmì mẹ́ yẹn tó torí kò rí àmì ṣe tó bá rí àmì ṣe ní ohun òkè pẹ̀lú agbára ọfà ara rẹ̀ jáde. Ògo ni Bọ́lá lókè lópin gbogbo kan àdúgbò
1: rẹ̀
0: ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa.
1: Ẹ jẹ́ àpẹtẹ́wọ́ fún Jésù Olúwa
2: rẹ́sà rẹ̀ Jesus Christ.
0: A ò tí ì kúrò ní ibi ìtẹ́ àánú tí a ti ń gbà lọ́wọ́ ọlọ́run.
2: Yàsí ẹni tó lọ mẹ́sí wá yẹn sí fún God.
0: A sì tún tẹ̀síwájú.
2: Yàsí pèsè mi.
0: Nígbà tí àwọn bàbá wa yóò tún wá gbà lọ́wọ́ ọlọ́run fún wa ní àárín ogún ìṣẹ́jú.
2: Àfẹ́rẹ́ yẹn sí fún God between 20 minutes for us.
0: Àwọn bàbá wa láti Èkó bàbá wa.
2: Àfẹ́rẹ́ from Lagos.
0: Adesina.
2: Ẹja gbóso ní ẹsẹ̀ wa.
1: Let's rise up on our feet.
2: Lọ sọ fún ẹni méje pé àdúrà rẹ ti gbà.
1: Pẹ́sẹ́
2: ó lọ sọ fún àdúrà rẹ gbà.
1: Pẹ́sẹ́ yẹ pẹ́sẹ́.
2: Àdúrà rẹ gbà. Àdúrà rẹ gbà.
1: Yẹ pẹ́sẹ́.
2: Àbá àdúrà yín bẹ̀sà.
1: Pẹ́sẹ́ sẹ́sẹ́.
2: Àdúrà rẹ gbà.
1: Yẹ pẹ́sẹ́ sẹ́sẹ́.
2: Ẹ̀ma ẹja gbóso.
1: Let's be seated.
2: Ọjọ́ àdúrà sí lọ́wọ́lọ́bà yìí.
1: Where we are going to face right now in our prayer.
2: Ẹja wọnú ìwé mímọ́.
1: Let's turn to the Bible.
2: Ìwé Kọ́rìntì kìíní.
1: First Corinthians.
2: Orí kẹ̀ẹ́dógún.
1: Chapter 15.
2: Ẹsẹ̀ kan náà ni mo fẹ́ kà.
1: I want to read verse by verse.
2: First Corinthians chapter 15 verse 19.
1: Ìwé Kọ́rìntì kìíní orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkàndínlógún.
2: Bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí ajá tí ó ti jùlọ.
1: If in this life only we have hope in Christ, we are all of all men most miserable.
2: Hallelujah.
1: Hallelujah.
2: Mo ń bá àwọn ajíhere èrò ọ̀run sọ̀rọ̀.
1: I'm talking about the evangelists, the heaven bound people.
2: Ohun tí a gbà tí a gbọ́dọ̀ ṣe lélórí. A ti jẹ́ ajíhere pé a ní ìrètí ọ̀rọ̀.
1: What we have received that we must work on, we have the hope of heaven.
2: Ẹnìkan là ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìlọ́jọ́ kan bí ìránṣẹ́ Ọlọ́run.
1: The question was asked from the servant of God.
2: Ohun tó wọ́n fi dá lóhùn ni pé iṣẹ́ Jésù ṣì ń bọ̀.
1: The question is Christ coming.
2: Ẹ̀dẹ̀wò ẹni ni kọ́là ń bẹ lọ́wọ́.
1: The person asked the caller.
2: Ìyẹn ni pé kí ni ìrètí rẹ̀ nínú tó gbà.
1: The question is what's your hope in what you have received.
2: Ẹ̀yà kí ni o ṣe iṣẹ́ ayé lágbà bí kí
1: o. Evangelists, are we receiving the work of the heaven?
2: Mo bá jẹ́ iṣẹ́ ti ọ̀run.
1: It is of heaven.
2: Ǹjẹ́ a ní ìrètí pé Jésù ṣe bọ̀?
1: Do you have hope that Christ is coming?
2: Bí Jésù bá wọ́pọ̀.
1: If Christ is coming.
2: Àwọn owó ló máa balọ̀.
1: Who are those who are.
2: Àwọn tó ti sọ pátápátá. Tó ti sọ pátápátá.
1: Jésù dá step off.
2: Àwọn tó ti sọ pátápátá ló
1: bí Jésù. Jésù àbí is coming for them.
2: Torí ohun tí a ń rí láyé àkókò àti nígbà yìí ó ń kọ wá lómi ní pé ṣé a tún lè máa bá àṣà lọ́wọ́ ajíhere.
1: We are so confident that we should be meeting with the diabolical power in the ESA.
2: Kí ajíhere tún máa ṣàṣẹ lọ́dọ̀ ẹ̀.
1: The evangelist will be waiting for this another person.
2: Ṣé o lè máa bá kí ajíhere kó máa bí ẹsẹ̀ ẹnì kejì yẹn torí kó fẹ́ gba ìpè.
1: Do you write for another evangelist to pay the full pay of another person to do it to you?
2: Kí ló ṣe ń pè lájú ìyẹrẹ?
1: What is the meaning of evangelist?
2: Àwọn tí ìyẹrẹ Jésù ń bẹ nínú ayé wọn.
1: Those that have the evangelist and the spirit of person.
2: Àwọn tó ti yàtọ̀ sí ti alẹ́ yìí.
1: They are different from this world.
2: Wọ́n ti sọ.
1: They are already healed.
2: Wọ́n fẹ́ mú àwọn tí kò tún sọ̀rọ̀ sínú Jésù.
1: They bring those who are not into Christ.
2: Ipò tí a gbọ́dọ̀ wọ ara wa lónìí ni yìí.
1: This is the person we should find ourselves.
2: Bí a bá já ajú ìrere.
1: If to be an evangelist.
2: Ṣé mo ti sọ̀rọ̀?
1: Am I you?
2: Ṣé mo ní ìrètí ìjọba ọ̀rọ̀ nínú?
1: Who have a hope of heaven?
2: Ìlò mímọ́ wí pé.
1: I should make
2: this. Bọ́n bá jẹ́ kìkì ayé ìní kan ṣoṣo ní ìrètí.
1: If our hope is on this
2: level. Olùsùn ni.
1: We are miserable.
2: Ẹja dojú owó.
1: Let's rise up.
2: Mo mọ̀ pé èyí máa yàtọ̀ sí ohun tó ti ń bàbà láti ẹ̀kọ́.
1: I know this one is different from what we have been hearing before.
2: Kì í má bàá tọ̀ ìjà ogun kì í tọ́.
1: I should not deceive you.
0: Ó wọlé ọ̀tọ̀.
1: But
0: ṣùgbọ́n ìjọba lọ́wọ́ la máa tọ́.
1: The heaven is eternal.
0: A máa gbàdúrà fún títí ni kò lè tọ́.
1: We pray over
0: the ìjọba tí iṣẹ́ lè fi dìde.
1: After once.
0: Ṣùgbọ́n ìjọba lọ́wọ́ lè fọ́ lọ́wọ́ ènìyàn.
1: The kingdom of God come.
0: Ṣé o lọ sí ọ̀run?
1: Are you going to?
0: Ṣé o máa bí ọ̀run?
1: Will you get your
0: money? Ẹja pé Jésù.
1: Respect Jesus.
0: Ẹja bá ọlọ́run sọ̀rọ̀.
1: Respect to God.
0: Ohun tó ń gbẹ́nu mi tó ń jẹ́ kí n dé ọ̀run.
1: Lord, we don't permit you to get ready.
0: Ọlọ́run ṣe ìdájọ́ rẹ̀.
1: Lord, church 30.
0: Ìfi tí ọlọ́run tẹ̀ wá sí ilé yìí.
1: This is where God has come to.
0: Ìgbà ni pé àwọn ènìyàn dé láti wá àwọn tó ń bi àti láti gbà wọ́n là.
1: God has come to save the world lost.
0: Láti gbà wọ́n sí ìjọba ọlọ́run.
1: And to save the kingdom.
0: Iṣẹ́ ìní Jésù ṣe.
1: This is where the Christ is.
0: Ìjọ náà ti. Fọ́pọ̀ iṣẹ́ oníjà gbẹ́bù.
1: Your finish on the call.
0: Kí ló fi ń ṣe lónìí?
1: What are you?
0: Ṣé a ti gbà wọ́n là?
1: Are you safe?
0: Ṣé a ti gbẹ̀lá ń bẹ nínú rẹ?
1: As the spirit of salvation enter.
0: Ajínigbé tó ń ṣépè yìí.
1: Ebanyi is cursing.
0: Ajínigbé tó ń gbé ní ró.
1: Ebanyi is cursing.
0: Ó ń gbé ìyàn rẹ.
1: Is cursing somebody.
0: Ajínigbé tí ò ní ẹ̀mí ìdáríjì lọ́kọ̀.
1: Ebanyi is a forgiveness spirit.
0: Ajínigbé tó kún fún àjọyọ̀.
1: Ebanyi is a spirit of fornication.
0: Ajínigbé tó kún fún iṣẹ́ èṣù.
1: Evangelist
0: wo le jẹ ajiye kí ni iye rẹ rẹ fẹ.
1: What is that evangelist
0: wo le. Irú rẹ ọ̀rọ̀ kéde.
1: Your hands cannot
0: be. Àtọ́ yìí jẹ́ àtọ́ tó yẹ pé gbọ́dọ̀ sí sọ̀kẹ́ tó lọ.
1: This body must be healed before you go.
0: Ẹ pé Jésù Olúwa.
1: Bẹ́ẹ̀ni
0: mo fi ṣe. Iye àwọn mọ́tò ọ̀gbọ́n ni mo bá sọ̀rọ̀.
1: If you understand.
0: Mọ́mọ́ fẹ́ kọ̀kọ́ gbogbo ènìyàn.
1: Not everybody.
0: Ṣùgbọ́n iye àwọn tó bá bọ̀.
1: Bẹ́ẹ̀ni mo
0: fi ṣe. Ní ọ̀sán
1: Ohun
0: tí ò ń jẹ́ kí n dé ìjọba ọ̀run.
1: Wọ́n ti náà lọ́wọ́ tó kẹ́ tó.
0: Ohun tó ń gbẹ́nu mi.
1: That is true.
0: Tí ò ń jẹ́ kí n dé ọ̀run.
1: Bàbá náà lọ́wọ́ tó
0: kẹ́ tó. Olúwa ṣe ìdájọ́ rẹ̀.
1: Lọ́jọ́
0: ìgbà. Olúwa ṣe ìdájọ́ rẹ̀.
1: Lọ́jọ́ ìgbà.
0: Láti gba Jésù Olúwa. Ẹja ọgbà ọ̀run.
1: Abàmì ọjọ́ sí.
0: Ẹja ó sọ̀rọ̀.
1: For me to preach to another person.
0: Lábẹ́ àwọn òkú.
1: Under any circumstances.
0: Kí wá jẹ́ ní àtànù.
1: And for me to be a
0: cast away. Lábẹ́ àwọn òkú kọ́dọ̀ ṣègbè.
1: You can preach and perish.
0: Ó lè wàásù fún ìyàkó ní ìgbàlá kí o bẹ̀rẹ̀ ṣègbè.
1: You can preach and perish also.
0: Níbo la ń lọ ayé ènìyàn?
1: Where are we going, people of God?
0: Jẹ́ ìwọ ayé ìṣòyìn ó gbé Jésù wò.
1: We say we are opening Christ.
0: Ṣé ẹ rí àmì ẹ̀rọ lára yìí?
1: Can we see the sense of gospel in your life?
0: Ṣé àwọn aláṣẹ ìjọ ilé fọwọ́n lè fọkàntọ́ igbẹ́? Ọmọ ọlọ́run lọ́jọ́.
1: And the people the authority assure that you are a child of God.
0: Kí ló fa ogun láàrin ìránṣẹ́ránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run?
1: Where do you have battery in the midst of seven of
0: them? Wọ́n ní kan ogún àwọn èèyàn mímọ́. Ogún àwọn èèyàn mímọ́ wọ.
1: Which one?
0: Ènìyàn mímọ́ kì í jà fún.
1: No.
0: Wọ́n èṣù
1: We evangelist.
0: Ìjọ àpọ́sọ̀ ti Kristi.
1: Ọ̀pẹ́sẹ̀ àpọ́sọ̀ ń jọ.
0: Ẹ ò lè bọ́ra yín jẹun mọ́.
1: We can make it together again.
0: Ẹ ò lè bọ́ra yín wọṣọ mọ́.
1: We can make our toes again.
0: Ìrìn yín gan ìṣẹ́lẹ̀ yín gan ó ti yàtọ̀.
1: Our life has changed totally.
0: A ò bá bẹ́ẹ̀.
1: We say like that.
0: Sọ pé kò ní torí mi bàjẹ́.
1: It will not spoil for my
0: life. Aṣọ ọjọ́ láti ń gbọ́.
1: It will not spoil for my
0: life. Ìtàn ta gbọ́ ni pé bàbá Babalọ́lá àti Bàbá Jídé.
1: Ṣùgbọ́n not permit Christ to come.
2: You got on the roof, take care. I want to get you a little room. Or don't get to all your royal.
1: Sisters of God has never been seen our life, and Christ cannot come and come and take the
2: throne. Oh, look, Pastor, see what I'm talking about. Gbogbo ọlọ́gbọ́mọ lọ.
1: And they receive children.
2: Látọ̀dọ̀ bàbá.
1: From father.
2: Ọmọ ń kọ ní bàbá yìí lọ.
1: Fẹ́rẹ̀ fẹ́rẹ́ tó ń gbé wúlẹ̀ bí.
2: Láláṣẹ ọmọ ìdè pínkì ní ìjẹ orí.
1: Authority say what is the new letter son.
2: Wọ́n tó rí àṣírí rẹ̀.
1: Before they see
2: ṣe iṣẹ́ olúwa ni.
1: Is that the work of God?
2: Ṣe iṣẹ́ olúwa ni.
1: Is that the work of God?
2: Ìwọ náà wọ́n mi tó pa wọ́n mi tó pa kọjá dé.
1: Look at where you spend many things.
2: Ní àgbègbè tí ó wà ní ẹ̀ka tó wà.
1: At your location, at your station.

0: kasi.
1: Wọ́n ní àárín sọ pé nígbà tí wọ́n máa mú wá lóṣooṣù, owó tí ẹ̀ ti mú wá lóṣù, ó ti dìde lọ. Ṣé
2: ọkọ̀ ọ̀rọ̀ ṣáàpọ̀ náà.

0: ara ẹjẹ kristi ti fún ọ tó fọwọ́ àtọkọ rẹ mọ báyìí jẹ nínú ọtí méjì ti fún ọ kí o sì máa tọ́ tàjẹ ẹbí gbàgbọ́.
1: In 5 minutes, 5 or

0: àti àwọ̀ ẹ̀pẹ́ jésù bí o bá ní àwọ̀ tí o tẹ jésù fún wa mi bí o tún lè yọ ìlú àwọ̀ tó bẹ ní orí àtẹ̀jẹ̀ mi máa gbọ́dọ̀
1: ọ̀rọ̀
0: o fẹ́ sọ̀rọ̀ jọba yìí ẹni tuntun o ti gba ẹni tuntun yìí ìlú àwọ̀ tó bẹ ní orí àtẹ̀jẹ̀ mi ìlú àwọ̀ tó bẹ ní orí àtẹ̀jẹ̀ mi.
2: Lọ́wọ́ ìdájọ́ wa fún ojú ìṣẹ́jú. Ìyẹn ti da 130.

0: Minima Rebuild My World. Kú òbí mímá níbi tó gbé yá. Kú òbí mímá níbi tó ti wó. Ẹ̀mí mímá ti mímá níbi tó ti wó.
1: Rebuild My World. We are just here, we are just last. Continue.
2: Lọ́wọ́ padà sí ibi tẹ́lẹ̀ kan.
1: Dẹ́jọ́ brought me back to the first
2: one. Ṣé àwọn akọ́ṣù wọn wáyé nìkan
1: tí ò nílá. Ṣé tó sùn dà ẹsẹ̀ tẹ́lẹ̀ pípé tó sọ ọ́ ọ́ without impact.
2: Ó ní àti àwọn àpàtọ́ wáyé wọn.
0: I don't know.

Ọba ni a ti kọ̀ọ̀bá jẹ́ ìyàjẹ́ méjì òkùnkùn bá. Tó o rí ìhìn máa ń wá níbi

0: Praise the Lord. Praise the Lord.
1: Hallelujah.
0: Oro pe ye ki gbogbo ajeje ke wa mi ki
1: hallelujah. I think it's time to
0: praise the Lord. Praise the Lord.
1: Hallelujah.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: Eje ka joko.
1: Let's have a seat.
0: Ni odun ti o koja. Ni odo wa. Ni ayaju ana to je tose. Bi a se nde ori papa isoji. Bẹ́ẹ̀ ni òtútù mú mi, mo wá kọjá lọ sínú mọ́tò, ọba dé, mo jáde, àríjì bó ṣe máa jókòó, bó ṣe máa sọ̀rọ̀, ara yẹn kọjá lẹ́pẹ̀ tó padà sínú mọ́tò, apárí, apárá sí ibùdó òtítọ́, o ajọ̀hún lọ rest, ìṣòro mo yìí dé, àjọ ṣe ìṣòro. A rò pé iṣẹ́ òyìn ọ̀pá ní aago méjì ṣùgbọ́n ẹni tàbí kó ṣiṣẹ́ kò parí ní aago méjì ó fẹ́ tó bí fọ́ ká tó parí ṣáàṣì bàláfi parí yẹn ara yẹn ti ṣe bá kéèké wá padà lọ sí yàrá then ẹni tó bá ṣe orí communion mo ránṣẹ́ sí i pé ó ti tẹ̀ bójútó aṣọ orí communion yẹn ó lè ti ṣe àrígbẹ̀ǹtẹ̀. Muhares kìrẹ́sẹ̀ abébíbí wa wà sọ pé mo fẹ́ lọ wo ìyá o ò ní pẹ́ mo lọ òkè kò má pẹ́ pé bọ̀ tára mi ṣe rí pé o máa fi treatment tó bá dé mo sùn padà mo jẹ́ sùn padà mo ṣàgbéwò tají ìtàn gbọ̀n mi mo jókòó sórí bẹ́ẹ̀dì pé mo fẹ́ lọ tọ̀ bí mo ṣe mọ̀mọ́ yẹn ẹni tó jẹ́ youth kọ́ndétò wa ó wà ní ẹgbẹ́ bẹ́ẹ̀dì kan ó sùn bẹ́ẹ̀ pásítọ̀ ọmọtayọ̀ òun náà sùn sórí bẹ́ẹ̀dì kan so pásítọ̀ ajayi olúwa ń bọ́ pé mo wá ń họ họ ha pé kí ló wà lówà dìde lówà pè mí parí pè mí dáhùn so gbà tí wàá pariwo tí ó wàá ṣe kò gbọ́n kankan mọ́ bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo yẹn ló bá pe àwọn bàbá kí àgbo ti pe bàbá ọ̀nà ọgbà wọ́n ti pe ẹgbẹ́ akébíndé ló lọ wọ́n ti pe padà tó máa padà bọ̀. Ó wá ní àwọn oògùn kan tí akébíndé ló fẹ́ rà àtàwọn ọ̀pọ̀ olówó wọn ṣùgbọ́n àyè mọ̀ emergency pé ká yọ kúrò mo ní kó má yọ kúrò mo ní kó rà á ká pèpè ara wa ìkéèsì lẹ́yìn tí a bù. So lọ́dọ̀ ìpè ní kan fara so ìgbà tí màá padà tají mo ti yàgbẹ́ sára mo ti bì í wọ́n ò gbà mo ṣàkọrin wa ṣàkọrin ọpẹ́ wa wọ́n á wò pé ní màá wo ọwọ́ àwọn ti dé wọ ọ̀gá wọn kí ló dé ẹ̀wọ̀n ní ọ̀pọ̀ ẹni bọ́lọ́run wà á lóde mo fẹ́ yàgbẹ́ ó ní kí n yà ó ní ṣe mo ti yàgbẹ́ sára tẹ́lẹ̀ kí n tún yà wọ́n mú yàgbẹ́ kẹ̀ ó ní hẹ́ wọ́n ní gbogbo ìgbà tí òun gbé ìlú àti sọ̀pẹ́ ẹnu ti wọ̀ pé apá ẹ̀ ò ṣe é gbé ipò wọn ni mo ti ní stroke wọ́n rò pé lẹ́nu ìgbà wo sẹ́nu ìgbà wo wọ́n á ló dáa mo fẹ́ lọ toilet ó ní mi lè lọ mo ní màá lọ mo ní kó yọ ó ṣáà yọ wọn ní kẹ́ẹ̀dì kan dì mí mú mo ṣáà mo lọ toilet mo lọ toilet so wọ́n ń wẹ̀ fún mi mo padà sí orí bed mo tún padà sùn so bó àwọn èèyàn ti gbọ́ àwọn bàbá ti dé ọ̀jẹ́ bàbá ti dé padà ti dé ọwọ́ náà bàbá ti dé tí wọ́n á ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Torí pé mí mọ̀ pé mo lè wà láàrin wa lọ́jọ́ òní.
1: Mm.
0: ìfọ́ ọlọ́run. Àdúrà ń gbà.
1: Láti ẹ̀jọ́ àti ìtẹ́kọ̀ọ́ ìsáré miraculously come restoring and remaining life. God is doing a prayer.
0: Kò jẹ́ kí n ní stroke, mi ò sì bá lọ. Mo tún

0: and promote him to the next level.
1: Praise the Lord.
0: Hallelujah.
1: Oh my God, Father, I love you. Hallelujah. Ati opolopo to yo lo mishon fun mi ninu ajodun ti odun to koja. Ni ajodun to odun to koja, awa lori oke. Ki n to lo lọmọ mi kan to se mari lazo wa o ni mo ni ah e o su mo ni ti a je emi la agbe bi ni emi lori oke ele mo lo ba se wa do sa gba gba ti wa ta de mo ni pa ma de le lowo to ni ah abi bi pe ngba mo ti de to to sa ko de ta pe o ti wa le gbo ma so n so ibe ni awon ko se o ta ta le pa pa bi e o se ko mi e do mo wa ni ta ni o se ka pa
2: Hello. O de ni mo se so omo yi ya yi
3: fa ojo ji le ji
2: asiko lo bless omo to ni omo mi se ni aye mi ko je ki n damu lori awon yen ko je ki e ki se ku wo bi le ni tabi pe ki ma le wa le ni olodun ko ti ni ti ba je to tu omo yen ti le to tu ya ti le ti awon la yi so omo la yi so omo la yi
4: so ni awon lo yo life praise the lord So ba ti mo lo sile lati lo se soji mo wa so fun awon eyan ko ba se soji erun ba mi bo to ru eni to ran mi apole lodo ni ko se ni kan to se ran ni ara wa ri a n lo church selection bo to ba kuro ba lo je bo to ba wu e so ba to won le pe mi a kuro mi to tele mi o wa so fun mo ni e ba ta wo esi emi yin iru ewo le ti ninu ran yi mo ni eni to ran mi ko da mi da so mo bere ni ajo yen ni pa ta lo se ku se di yen mo n wo nígbà táwọn ṣaka attendance wọn rí ka mọ mo ṣàlàyé jẹ bá fi lè ro ti pọ jù mo rọpò àpárí program yẹn ní ẹkọ láti ní mo jẹ olórí òrìṣàlẹ yẹn wọn bè lọ pé ìwọ mo yá láì dá ni yẹn ní mo fi wé lẹyìn sí látijọ yìí tó o gbé wá bí mo ní báwo la ṣe fẹ́ ṣe sí o fẹ́ fi tọ́wọ́ lẹ́nu mo tó tún pé padà ni mo ní láti àtẹ́tẹ́lẹ̀ fún mi nílẹ̀ ìjọ ti bẹ̀rẹ̀ ni ẹ̀ ló bá ní kò ní ìdí ilẹ̀ ó ní sórí ìbẹ̀ yẹn ó yá lọ́la báyìí a máa bẹ̀rẹ̀ sáńtìsì náà bá a ló dúró bíbí báyìí bàbá ti rìn ọlọ́run ní kí n máa kí n ti bẹ̀rẹ̀ ìjọ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ so mo máa bẹ̀rẹ̀ bá jẹ́ ìṣòwò ẹlẹ́gbẹ̀ẹ́ mi kí ló ṣẹlẹ̀ ó ní máa dúró bí wà á dúró ọlọ́run máa dúró a ṣe bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú bàbá tó di december 21 bẹ́ẹ̀ ni wọ́n ti lọ gbé sódà tó fún ọmọ mi mú yẹn láti supply ti èrò mi so gbogbo tútù ti jẹ́ náà tútù bàdágìrì wọ́n kọ́ ọmọ yẹn wọ́n ní kí n lọ sí lute ọlọ́run gba gbogbo ògo gba tí wọ́n tí ọmọ yẹn ti fẹ́ ọ̀tá ẹ̀ ti fẹ́ dákẹ́ olúwa sọ fún mi pé ògo tẹ́lì kan ò lè gbà lòun fẹ́ gbà òun nìkan wá dúró lẹ́ta tó fún mi lẹ́ta èmi náà lé fún mi lẹ́ta kí n mo wá gbé ọmọ yẹn mo ní bí a ṣe dídí mo ti lọ àwọn ọmọ rẹ fẹ́ fún ọmọ tòlú tì ní mo ṣáà gbé ọmọ yẹn padà sílé mo ní ọmọ rẹ lọ àbọ̀tẹ́lẹ̀ mo sọ pé ẹ̀fẹ́ ni kò ṣe wọlé nínú àmì mo ti gbé ọtún tí mo mọ̀ nínú pé báyìí so mo dẹ̀ gbé ọmọ yẹn lẹ̀ ọ̀tún anáwó but ọmọ yẹn lọ́nà tó lọ́nà ògbógbó pàtó ní oṣù tó kọjá sọ́dún se bi a ti kọ́ pamọ́ CCS ó ní se bi a kọ́ gbóngbóng tí mo ti bá tú láyé lọ́lọ́run máa tú ní ọ̀run gbóngbóng tí mo bá dè ní ayé lọ́lọ́run máa dè ní ọ̀run mo ní bẹ́ẹ̀ ni gbóngbóng kan tó ṣàǹsọ yẹn bàbá tó dé sẹ́dí kan àwọn tó ní fídíò yẹn lọ́wọ́ àbí báyìí mo wá sẹ́ni wọ́n pẹ̀sí pé àwọn bá mi lọ yìí ìdíwọ́ lọ́wọ́ yín àdúgbò nígbà àdúrò òdodo ó ṣiṣẹ́ agbára ẹ̀ mọ́

0: lọ́ni. Mo ní ọlọ́run tó pọ̀ lórí sí ni. Ọlọ́run tó tóbi tó ń bẹ́nu èèyàn kékeré. Ọlọ́run tó so gbogbo. Nítorí ìdí èyí, mo fẹ́ kí gbogbo ènìyàn kọ́ bá
1: fi àlùmọ́ra sọ. Miracle is in our family and he make him a vessel of honor. And enemy that try to took away the child life, the Lord restore the child life miraculously. All glory to God Almighty.
2: Ẹ bá mi olúwa lóògùn o. Ọpẹ́ mi ó pọ̀ mọ́ ṣókí ni wọ́n sọ gbogbo ẹ̀. Ṣókí ni wọ́n sọ ọpẹ́ mi. Nígbà tí a ti conference àwọn bàbá dé ní láti yẹ, October 4th ni gbogbo wa ìbájọ́ náà wọlé. Ṣùgbọ́n Ọlọ́run gbà wá, ó gbà mí pátápátá. Pàtí ẹni òjẹ́ tó wá mọ̀. Irúgbé tèmi fún pẹ́pẹ́ kí nǹkan yẹn mọ́ bá olódìdí four flat ní ìbájọ́ pátápátá. Mo ṣẹ̀ ṣe ní 3kg. Mo ṣáà ń gbé gáàsì yẹn, mo bá tún gbé jáde. Mo wá ń gbé lọ́pọ̀ tí ń gbé fà. Bẹ́ẹ̀ ló kò yíká láti pàdé inú ṣe gírámà. Gírámà ju àpèrè. Lẹ́gbẹ́ gáàsì máa bá yìí. Ẹ máa yọ tó ìpèpè. Tó ṣáájú tó yẹn tí mo gbá báyìí. Ó wájà bí ìdákùn mi ṣẹ̀ṣẹ̀ mà. Ojú mi ṣẹ̀ṣẹ̀. Mo bá jù sí inú kó kan. Ọ̀pọ̀ lẹ́wẹ̀ wá ìkórà pátápátá. Mi ìmọ̀ pé ọwọ́ ìwé lè padà lórí òkè. Ó ṣì wà lórí ìgbò lọ. Tí mo ìmọ̀ wípé mo tún lè padà mọ́ pé ṣùgbọ́n Ọlọ́run ó gba gbogbo pátápátá. Ọwọ́ náà ni ó
1: tún. Tàbí mo ti ní bá ọmọ mọ́tà. Àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ́ àìjẹ

0: Sorry!
1: Praise the Lord!
2: Hallelujah!
1: Ẹ bá mi yin Ọlọ́run lógo!
2: Ògo Solomoni!
1: Nígbà tí Ọlọ́run gbọ́ àdúrà nínú ìpéjọpọ̀ yìí, mo gbé Ọlọ́run ga lénìí. Ní ìgbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpàdé yìí ní odò ọwá, agbanisẹ́ẹ̀tì àkọ́kọ́. A gba àdúrà kan bá a ṣe gba àdúrà ní ọdún yìí. Àdúrà yẹn ní agbára. Ìránṣẹ́ Ọlọ́run tó wá darí wa ní ọjọ́ yẹn. Ó ní ká gba àdúrà tí tara rí pé Olúwa géńdé báyọ̀. Mo gbà á. Nínú àdúrà yẹn bá ṣe parí rẹ̀ tán, káwọn ṣẹ̀. Bẹ́ẹ̀ni mo gbọ́ gara tí à láti dún lórí fóònù mẹ. Tó wọ́n sẹ́ndì owó mọ́tò sí. Káà kì í ṣe mọ́tò. Gbégi lódò káà ni. Àtìgbà káà mọ́tò ni. Wọ́n bá sẹ́ndì owó mọ́tò sínú àláàtì. Mo ní èmi. Nínú ìpè, ìgbà tí mo fẹ́ tọ́wọ́ dákalẹ̀ ní òṣogbo èmi ni mo dúró. Ti Pásítọ̀ Clement mo ní kẹ́jẹ́ ká ṣe kinní yìí. Nínú ìjọ CAC. Mo ní lóòótọ́ ni mo ti la ẹgbẹ̀bí kọjá, mo la Evangelist kọjá. Mo ní sùgbọ́n eléyìí ní ti ọ̀dọ́ wa yìí. Mo gbọ́dọ̀ ṣe. Mo gbé Ọlọ́run ga ìpè yẹn pé mi. Ní ọdún tó kọjá lọ yẹ kí n wá. Ara mi ò yá níwọ̀nba. Bó ṣe gbé mi ní ọsítù làwọn agbáṣẹ́ ṣe. Lórúkọ Jésù àní bọ́ sọ́wọ́ wọn. Bó ṣe lọ fún mi lábẹ́rẹ́ nìyẹn ló bá di gòwe. Ọlọ́run ló ní fọ́n nọ́ọ̀sì kí lẹ ti ṣe abẹ́rẹ́ yìí ó ti júlẹ̀ lójú ẹsẹ̀ ó ti ṣe nígbà tí mo máa wò ó wọ́n ti gbé ọsígì sí mi lẹ́nu mo ní èmi lájọ́ tí mo ti délé ayé mi ìdí ọsítù yìí ṣùgbọ́n mo yin Ọlọ́run lógo ó ní òjẹ́ wá lọ́dún tó kọjá mo gbé Ọlọ́run ga lórí gbogbo conference láti ti ta gbẹ̀mí léra ti gbogbo ẹ̀dẹ́ mo lémi bọ̀ torí pé òun ni Ọlọ́run tó gbó àdúrà ẹ bá mi yin Ọlọ́run
3: Ìdí ọpẹ́ mi.

0: adẹ́kù tí mo fi di ìránṣẹ́ ọlọ́run. Ìgbà àkọ́kọ́ tí màá kun olókè yìí ni, ìgbà àkọ́kọ́ tí màá wá sínú ìpàdé yìí ni, ṣùgbọ́n wọ́n á dúpẹ́ débi tí bàbá mi náà ń dé ní ìgbà ayé wọn tí èmi ò débẹ̀. Nígbà tó wà láyé, mo wá dúpẹ́ pé èmi náà jẹ́ ìkan lára àwọn àlùfáà tó gun olókè yìí wá bí mo ṣe débi ní ìjẹta. Mo bẹ̀rẹ̀ sí gbàgbọ́ ṣe ọlọ́run pa ọlọ́run àwọn bàbá mi. Ẹ ṣe o, ìgbà ẹ jẹ́ kí èmi náà débẹ̀. Ìdí ìyẹn ẹ̀mí wọn sọ pé lọ sí ìta kó o lọ jẹ́rìí ibi tí bàbá rẹ ṣe dé àti ibi tí ọlọ́run tẹ̀síwájú. Ìjọ ìdí ìjáde
1: mi ni. Àwọn proposed image choosing him as his vessel.
2: Fún oore tí ọlọ́run ṣe fún àwọn èèyàn wa gbogbo wọ̀nyí.
1: Ẹ
2: jẹ́ gbogbo sókè ká máa wọ kí aleluya máa tọ̀sí ọlọ́run gbogbo ọ̀yá. Aleluya! Aleluya! Aleluya! Olùkọ́ni, ọ̀pẹ àwọn bàbá wa adẹ́dẹ́dẹ́gbẹ́.
3: Ẹ jẹ́ ká bàbá orúkọ Jésù. Ní orúkọ Jésù. Olùkọ́lá Jésù, ọba bàbá yẹn agbẹ́ gbàgbà ìrora. Fún ohun tó ṣe ní ayé àwọn ọ̀rẹ́ àti ọkàn ìmọ̀ tó fún wọn láti mọ orílẹ̀ láti jẹ́ ìgbà ọpẹ́ wa. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ọpẹ́ wa. Olúwa tó ṣe fún fìdí ẹ̀ múlẹ̀. Fìdí ẹ̀ múlẹ̀. Fi sílẹ̀ kúrò èmi. Ọlọ́run gbọ́ àdúrà. Ọ̀rẹ́ ọpẹ́ wọn tẹ́ wọ́n gbà. Ọlọ́run gbọ́ àdúrà. Gbogbo àwọn tá a sàmì àkàṣe táwọn ní ebùpẹ́ fún ọlọ́run ṣe é fún wa. Àjẹmọ́

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lè ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ kàyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀ pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà. Ntoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan ye. O de si pataki. Kani ko kan mura gan nigba ti mo ba n pe adua. Agbara la ni disa. Ba agbara ba de awon to n patewo ni kokko to n so koju fe ti wa na. Won pada join wa ni. Tori won o ri owo ta ni o. Owo Olorun lara wa. Yes. O ti o sele niyan. Ni je si waju oro mi. E ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle
1: aditu Oluwa. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Lati ese ikesan a to papo su mi a tin wo a gbe soke awo samo gba Jesu kuro loju awon oniyeye to nwo bi a ti tejuma oju orun. Yes, bo ti re oke kiyesi won duro le ti odo won you know that if you do that, I'm walking. Yes, now you. Hallelujah, hallelujah. Well, go on, we'll lose what you know. Woman, so about and walk back. You got your bar and walk back. You did it. This is not one gun. See back. Or tattoo saw you come. Whatever, come in, you're not going to. Mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa. Matthew 28 verse 1 and 2 Everyone's okay. It's sort of giddy. Benny. Later on. Oh, you put a go now, Lenona. Oh, you go late. One worried. Oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun eni keni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba. So go wa ta wa mbiri a ki se eniyan lasan e je an gbadura bi eni ti ki se eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ri si agbara ta ni o agbara Olorun agbara la fe beere fun gbogbo awon ti an kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma fara mo ibi to gbe ma gbadura o je won omo pe be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe beere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati Olorun nibo lo wa owo Jesu nikan lo wa. Do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o enikokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe bandan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Yesu Oluwa na yin niban de nle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nitori pe won lagbara bi an ti yin won niban won lo kitele won ti ja wale ipan gbese ti ba won awon miran ipan okunrun ba won won ri bi ita ti jo mo alafi awon o to nkan mo awon kan ipan iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ku lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino me lo se yan ko ni ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ti ngo kiki aye fe le tan ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je na se olodun to lebo kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o sin ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an san gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí ìtọ́ lẹ́ẹ̀mẹwàá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọ ọmọ bá tiẹ̀ lọ. Gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó jùlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀. Bí ẹ wá wo ọkùnrin kan, ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé. Mi ò tí ì rí eléyìí wà dúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o, ogun mi ṣẹ́. Ṣùgbọ́n tí ò ṣagbára. Bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ. Ẹ lọ mú nǹkan wá báyìí wá, ẹ lọ mú nǹkan wá. Ó ń tẹ àníyàn. Àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ ni. Kí a ní ń béèrè. Ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa. Ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde. Ohun tá à lérò yóò dọ́dọ̀ wa. Ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi. Afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ́ máa tún kọ́ yẹn ló tún kọ́. Ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò. Àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa. Ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

báwọn tí ẹjọ àwọn kan lójú ó ní ọlọrun dá wa mọ ẹ wò kó tó sọrọ láàrin ìṣẹjú bíi mẹwàá iná ti bọlẹ èmi náà tún padà lọ náà gbó kan pẹtù dáríjì mi ò bàbá onísíngílẹẹtì yìí ò dáríjì mi ò wọn fẹ kẹ ẹ gbàgbé ń tẹ ẹ jẹ bí tí mo lọ nìyẹn ẹ gbàgbé nǹkan tẹ ẹ jẹ báyìí ló bá sì pé aṣọ lóró bíi obìnrin bó bá sún pa ni nítorí pé bí yàrá jẹ wá gbé láyé wọn béèrè pé níbo ni jésù wà wọn máa bi wá léèrè nítorí bá sọ pé ìyàdí ọgbẹ olélẹẹlẹ ọba ṣé jésù rẹ ti kú ni wọn máa bi á léèrè ó ṣe pàtàkì ẹjẹ tó kọrin lẹẹkan sí.

0: sọ fún Ọlọ́run.
1: You are going to tell the Lord.
0: Oluwa.
1: Lord.
0: Fún mi ní oore ọ̀fẹ́.
1: May you grant unto me the grace.
0: Láti ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run yìí wí.
1: To put into action what this message is all about.
0: Torí ọ̀rọ̀ náà ti jáde sí.
1: Because the word of God has come forth unto us.
0: Gbogbo ẹni tọ́rọ̀ náà sì jáde sí, ọ̀rọ̀ ti ṣiṣẹ́, àdúrà fẹ́ ṣiṣẹ́ báyìí.
1: And now the message has prospered in your life, prayer will then follow it.
0: Olúwa, bí ohun tí mo gbọ́.
1: Lord, according to the message of heart.
0: Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà.
1: Lord, empower me to do accordingly to the word.
0: Àdúrà.
1: I talk to the Lord.
0: Ọlọ́run bá gbọ́ máa tiẹ̀ mọ ọ̀rọ̀ tí mo gbọ́.
1: Olúwa,
0: ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́.
1: To put these steps into action, to put it into practice.
0: Láti pa ọ̀rọ̀ yìí mọ́, láti pa ọ̀rọ̀ yìí mọ́.
1: To give this message.
0: Olúwa, wá ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Láti rìn nínú ọ̀rọ̀ yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Olúwa, ràn mí lọ́wọ́.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Láti gbé ìgbésẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́. A ó sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kejì.
1: We'll now be telling the Lord once again.
0: Olúwa, fún mi ní

0: sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí ajú ìrere mi ò tẹ̀ tí gbọ́ ìsọjí wa rárá láti ìjẹta àwa fẹ́ yin ọlọ́run dáadáa láti inú ọkọ wa báyìí ó yá méjì dáadáa ó yá mi ò tí gbọ́ ẹ̀yin mọ̀mọ́ ẹ sọ̀rọ̀ jẹ́ kó wọ́n yẹn ó sọ̀rọ̀ ó yá.
1: Kíyọ̀ kíyọ̀.

ẹjẹ́ àtàwọ̀ méjì òkè kama yin alukú ọjọ́ kama yin ọba àwọn ọba abánimúlẹ̀

gbogbo lẹ́jọ́ ẹsẹ̀ àkọ́bí nínú àwọn òkun agbára àwọn ajínrere èmi ò yàn

0: àtìjọ́ta ọlọ́run ti wà ń bí pẹ̀lú wa. Ọba tí ò rí tó ń ṣiṣẹ́ rí rí. Ẹni tí ò bá lọ́lọ́run kó má ju ọwọ́. Ṣùgbọ́n ìwọ tó bá gbé orí ọlọ́run yẹn, ìwà láyé ẹ̀ wà lára rẹ. Ìwọ tó máa fẹ́ ti jí òmíràn inú rẹ dìde. Pẹ̀lú ìfòsókè ló máa kọ orin eléyìí wípé a ò rí rí.
1: A ò parí.
0: Irú

0: Jésù jẹ́ jogun lọ.
1: Ọwọ́ rẹ̀ dà, ọwọ́ yẹn dà.
0: Ọwọ́ ní méjì méjì.
1: Ó jẹ́ orúkọ Jésù jẹ́ jogun lọ. Orúkọ Jésù jẹ́ jogun lọ. Oya pastor apostolic.

0: ẹ̀jẹ̀. Ẹ la ṣe mí kúrọ́.
1: Ẹ la ṣe mí gẹ̀gẹ̀gẹ̀.
0: Má jọ ràn ràn yẹ́.
1: Ajo ayo ifolu gbala.
0: Ajo ayo ifolu gbala.